0: Nigeria.
1: Wọ́n yẹ bẹ́ẹ̀kì àtọ́ ẹ̀jẹ̀.
0: Ọkọ̀jújọ́ ni ọrùn jùrù òbí ha. Ndí fúnkọ́rọ́ káàdì.
1: Ụmụ Nigeria, Yọba kwa ni Chineke.
0: Ha fúnkọ́rọ́ káàdì.
1: Sí Yọba kwa Chineke.
0: Ndí fúnkọ́rọ́ káàdì.
1: Ènwọ́pọ̀ gị ihe ọma nn